0: be wo lo se mi dada mo dupe bi ton ba ye mi de mo dupe bi ton ba mi lo eyin ara ile e se dupe lowo olohun fun aye woli odekun le pafra e ba n dupe e ba n so pe jesus o se fun woli money devotion la se e ba n ki e ba n ge emi gan ba wo dupe mama mo bo dupe loyi awon mo to fun o won o da olamu olohun fa aye re wa la iwo gan o ni ba ye eyan se le wa la aye eyan olohun ti o fa aye re wa la re agbega titi lai lope wa lodo re a o si ma dupe lai lai ni ogo ni fun o jesus gbugbe eyan omo olohun e wa dide nle ka to ki hallelujah nla mejo ati ogo meta emi oluwa ni ki ngbadua fun yin pe ki won olohun ko se weekend fun o se bo ni ni ojo jimo oloyin oni lojo friday eno wo mejeji yen soke wa eni baba nitori iku jesus ati ase re se weekend fun mi loruko jesus olohun ninu ipa ati agbara nla re se weekend fun mi se fun awon omo mi yo si wa lonara in the name of Jesus Christ egbe ese kan si waju ma e pin oruko jesus le kan gbogbo nti n ba fowo kan laye olohun jo mo dun femi na wa ni oruko jesus gbogbo nti emi o dekun le epaphras omo titi layo deborah ba fowo kan laye olohun jo mo dun fun mi bo ba mo pe da ko mi bo ba mo pe da ko e ko fo ko mama re si e so dadu abe olohun israeli gbogbo nti n ba fowo kan laye emi atomo gbogbo nti n ba fowo kan olohun jo mo dun ase ti mo je nko dun lo weni olohun jo ba le mi in the name of Jesus Christ egbe ese le keji si waju gbogbo eyan omo olohun bi owo mejeji si ori mo joko loju kan bayi aya fi to ba wa nu moto tabi ti o wa ni hospital egbe owo yen sori agbara ti mo fi akoko eda sofo majemu ti mo fi akoko eda sofo ofa ti mo fi akoko eyan sofo because ikan ninu awon ti mo fa akoko eyan sofo oni ofa aye ti ofa ba wonu agbo eyan mo ri sister kan ti won fi ofa were danwo igba ti o fi gba iwosan o ti lu odun mesan so gbogbo awon yoku e ti yale e gbadua ni bi te wa yen eke ofa ti mo fi akoko eyan sofo mo ji o bolu mi mo ji o bolu omo mi mama e gbadua laaro yi e pe jesus be e ki bi e so dadua be oruko jesus ofa fi akoko eni sofo olorun ninu ipa ti agbara mo ji o bolu mi mo ji o bolu omo mi in the name of Jesus Christ eyan omo olorun bi ese keta siwaju mo fi majemu olorun so tele gbogbo eni to ba gbo mi in the name of Jesus Christ you will not waste time and time will not waste you eni fi akoko sofo akoko ni fi sofo in Jesus name o di ase o di edidi loni e wa tewo egbe ese number 4 siwaju olorun ninu ipa ati agbara ba se n gbara adi fun isin ase kagba ojo sunday ni ma fun gbogbo awon omo olohun patapata ni anointing oil awon ti o ti ni awon kan ti ni ojo sunday awon ti o ti ni yo awon na gba ti won ipade we je we mu ni gbogbo eyin so natural te ma wule le nbo nbadan mo ti fi ounje mo ti fi ati gbe awon ounje ati gbe ranse si gbogbo so natural gbogbo so natural na la anointing oil wa e ti owo yen si waju oba so ekun de re oba ti mo yi teda pada igba to ba wo eyin ko to di september odun tin bo mo fi gbogbo ase nu mi ati gbogbo ipe olohun lori mi so tele si aye pe ipe irawo re yo ti yira in the name of Jesus Christ wa wo bo se nba lo iko to dale eyin wo le ni gbagbo bi ese number 5 si waju ore ofe niyan mo mo ko ti rin jina bayi mo mo ko ti lo waju jina olohun ti mo fi gbogbo ojo aye mi kesi mama ati baba tin gbo mi tin se ami aso tele ni pe igba ti o ba fi di ago mesan lale awon alati owo to fokan si awon owo to ro yo ti bere si wa fun o olohun yo jo gba iroyin ayo ko to dale in the name of Jesus Christ ire ni gbogbo iya ire ni gbogbo abala o de ba olojiji e lo serere e lo tayo e lo rowo mu ki adua re ko gba in the name of Jesus Christ say louder amen eyin ayan fe ago meje ta ba ti bere si ni ojo sunday gba ti o ba fi di ago mokan labo yo mo wale mommy mo invite yin wa ba mi yo Daddy mo invite yen wa ba mi yo. Ki wa se yen gan ni koko. Ibi ti mo ba adua de ni ale ojo Monday si Sunday. Ibe la pari esi. Ipele awon marun ni ma pe jade lati gbadua fun. Le kan si to ba di ojo Sunday. Enikan ni ipele marun be ni. Oluwa ni ki so di mimo fun pe iyipada nla to lami la ka yo de ba o. Bi ogo se nje ti Olorun. Tin ba ti fi yo leyin lowo boya to ba ti di next week. Awa bere si si aso loju oro yen. Emi ti lo iyo but a bere si lo anointing oil. Enikan ni woli omi 77. Mo ti so gbe ki mo gbe die die lo si awon Sona Church. Ni won ti o sele ba yen ri. Ati anointing oil. A ni die na, die ni. Omi 77. Omi 77 ki jade. Ohun Olorun ni. But nitori awon kan to ati bi gbogbo situation se ri ni ojo Sunday ojo Monday. Mo ti ni ki won mu die die. So and lagbara Olorun ni gbogbo Sona Church yo wa nbe. Ni Wema yo wa nbe. Anointing oil yo wa nbe ati yo owo nkan ti o ni fi se didi todun ni and gbogbo eni to ba tele o di dadan ke rowo mu o di dadan ki adu e o gba e je se bayi engineer e ja gboro yin ayo laaro yi ntin se mi niyan enikan ni e fe gboro yin ayo be ni wa kigbe ma gba iroyin ayo wa fikun emi gan so iroyin ayo in Jesus name
1: oruko mi ni Adani Azizat mo wa lati Iwo Road ijo pe ma la koko ni pe ni 2022 August won po pe mi ni pe ki ma gbo po re daddy mi so ba ti ma fi debe ojo keji won ti ku
0: won ti ku
1: be ni sir so ojo to pe 6 months tan jakara won ti na se prayer fun won o tu grandma mi na tu sick atun bo hospital won na tu ku na to pe 6 months gangan ma to tu pe o be pe won ye
0: grandma na tu ku
1: mummy mi na tu ku
0: ah o di melo
1: o di awon meteta
0: awon aje n pase o Ogun akufa Eje wa won to le se ami ko ni bele le yin o Eni ti won ni oran lowo ti anran se ku dandan si Jo se ami bi oba wa loruko Jesu Olorun oni pa o Iku oni pa laanu e E ki be iku oni pa laanu mi Yes.
1: So lẹyin gba to ku to mo wa ro pe ah awon ti mo ri da pe ti ma o mori won mo koko ni se mi awon lo ti ku yi kilo wa ku fun mi mo se ko awa buro mi niyan late ko ba ibadan wa niyan pe let's come and start a new life day
0: let's come and start a new life
1: eh ni bi anybody o ti mo wa pe to da mo ti to ku ti wa a fi everybody le family ile shop everything a ko feel even moto awa wa si ibadan pe let's start a new life bi de se de ibadan mo wa ni koko mo pada si school mo lo se tin di mo mo pe ti ba n lo lojojumo ko ni rorun fun mi so mo apply fun part time mo ma lo ni forole mo wa wo pe kini mo tun le ma se odun egbon mi jeyan to duro ti wa wo je ka mala so ma to wa di mo ni je ki lo ko se mo ma mo run mo run se tele tele mo wa ni je ki lo fun upgrading mo wa lo fun upgrading so mo ma n lo ni ni e ni bi abi 10 aro ti ma ti we fan bro mi lati lo si school ma wa ti di 10 mi ma lo si bi se to ba ti di 4 ma pada si school to ba ti di 6 bi se se ni e ti mo sa se pari se ti mo nko ma ti mo wa pari ise to wa ma wo pe se mo ti ma joko di oro ti nkan ma wa de to ma wa shop fun mi ni pe let me start from somewhere be je ni be ka embrace our new our small beginning so mo ni le wetin mo de by three bedroom mo wa ni pe dining mi yen mo wa set up mo ra chair si be mo ra small cabinet ti mo gba won ise mi si mo de ra ara won ko kekeke ti mo need fun ise mo sa sise lo nbe mo de fete gbo mi mo because to ba mo ma so pe ah to e pe tawon won ti e pe won ni erogidi ba wa nko to ba wa se ka fun yin ko won sa nbe mo to fun pe ko le si wahala o wa ni okay pe ki lo wa shop shop ti mo kokko ri won ni pe ase mo fe ma teja dindin ni po ti kere ju now mo ni pe aye ki be lati bi ko won no ti o victim mo fe fun e so ro ko ni big for you o ye ko ma dream big ni now mo wa ni pe okay no problem pe ma wa nla mo sa wa shop nla lati gba ti mo ti gba shop yen titi ti mo fi pari e mi o ti e ni ni daduro kokon gbogbo e ko n lo fast fast ni
0: Fast.
1: Mo ti pari egan mo ti send je si awon media ti mo fi bere shop yen ti mo fi pari e fast. Gbo ko si ko ti mo fe nbe ti ko si.
0: Ninu shop.
1: Be ni
0: egbo. Ile nta nbe.
1: Eh stylist ni mi mo tu lo. Mo fa fe fi kan mo mo tu lo collage. Bi pe ki ma ko lash extension. Ki ma
0: Eyi e ma se keke. Se shop yin ni.
1: Be ni sir.
0: Anawo e ki npase awon mo kekeke aye se ti yari o. Oba to n gbekun aladu akoso ise re bi la ẹgbẹ́ ọwọ́ lórí ṣe mọ̀ntẹ́sù ṣe fọ́mọbìnrin ó ṣe bí tó ń bá pa gbogbo igi lẹ́yìn ọgbẹ́ tó ń bá fà wọ́n tu pé ẹ̀sìn dé bọ̀ pẹ̀lú gbogbo bó ṣe ṣèkà rẹ̀ tó dúró ọmọ yìí sì tọ̀rọ̀ náà lọ mo náwó sí ọ bàbá mo náwó sí ọ sísà yìí bó o ṣe kéré tó yẹn bó o ṣe dàgbà tó yẹn ọlọ́run yóò di ọ̀rọ̀ náà lọ. Kí iṣẹ́ rẹ ó padà gbéra. Sit down, sir. So, àwọn nǹkan tẹ́ ń ta
1: ni. Mo ń ṣe lash. Mo ní Nisse Saloon ni mo gba àwọn bábà tó ń gẹrun. Mo gba Neotech. Bọ̀ èmi tèmi kan tí mo bèsì lé ní irun ṣíṣe àti lash. Ni mo bèsì lé. So, lẹ́yìn ìgbà tí mo pa ṣọ́ọ̀bù yẹn tán, àwọn family mọ́mí mi sọ fún mi pé ẹ fílẹ̀ lẹ́yìn ọdún kan, a tó rí dáàmú, màtọ́ bá nukú lọ, wọ́n àwọn ẹbí ìjà ẹwà, bọ́lú bàbá ẹwà. A wá wa.
0: Gbogbo ẹni tó gbé náà tí ò lè fi lọ tí ń finú bá ọjà. Kan sí àmì wọ́n á ya wèrè. Ẹ kígbe ní ẹ ya wèrè. Ṣé ẹ ráyé? Wọ́n pa yá. Wọ́n pa bàbá, wọ́n pa igi lẹ́yìn ọgbà rẹ̀, wọ́n tó ń lérí sọ́mọ. Ẹbí tí ò mẹ́ra ẹni ẹni ní ṣe ni. Gbogbo ẹni tí ìgbéga rẹ̀ ń bínú. Ọjẹ́ ṣe àmì ṣe léyìí. Kẹ́mi mi mọ ọ́nà ń ṣe ẹdé tòrútòrú. Sit down.
1: So lẹ́yìn ìgbà tí mo ṣíṣọ́ ọ̀gbìn yẹn tán, mo wá gba ẹnu wá di pé mo wá wò pé kò sí kankan tí fọlọ́wọ́ tí ẹ ti ṣe fún mi jẹ́ kí kúkú tara ẹ máa dúra.
0: Ṣé ẹ ti márì?
1: Rárá sá.
0: Ẹ ti lọ́kọ.
1: Mo ti ní tí mo fẹ́ bọ̀ mo ti márì.
0: Ẹ ti márì ẹ wà àwọn ọmọ kéékèèké ìyá àti bàbá ló dúró yìí. Fún mi ní àwáwí kan tó fi máa ṣiṣẹ́ aṣẹ́wó. Sísítà ẹ̀yin ọ̀ma aṣẹ́wó ṣe ni.
1: Rárá o, ibùdó kan tó bá di pé kò fẹ́ sówó lọ́rọ̀ mi báyìí, máa tó fọ́ lọ́hùn pé ibi tí ó bá wù kò ti gbá mi gbé àánú jáde, mo fẹ́ ṣèkọ́ tí àwọn kan sọ fún mi pé àìfilẹ̀ oyún ló máa gbé wá sádùúgbò padà, tí máa dẹ̀ padà sádùúgbò báyìí gan sí i, wọ́n máa ń fi ojú olówó wò mí ni kò sẹ́ni tó lè wá bá mi pé èmi wọ́n rò pé èmi náà, èmi tó ṣe pé màá tí mò ń lọ́wọ́ sọ pé oògùn owó tó ṣe ló dà lé yàwá sábà wọn lórí yẹn. Ọmọ abẹ́rẹ́ ta òkè. Wọ́n wà òkè gan tí máa dárúkọ wọn nígbà ìyàwó yẹn máa mọ ọ̀pọ̀ politician ládì mi kó tó di pé òkú wọn ti ń rò báyìí pé ẹ̀sìn náà ló máa gbé wa abúlé ẹ̀dúpẹ́ tí máa yẹ ládùúgbò wá ń sin yìí wọ́n máa ń kọ́ àwọn òpé ẹ bá màá rán ọmọ àwọn ọmọ ní bàbá náà ló ti wá di ẹni tí ẹ pé.
0: Ogo rẹ ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni. Ṣọ́ọ̀bù rẹ yóò di méje. Àṣẹmu bẹ́ẹ̀. Láìsí gbogbo ẹyin ọmọ Ọlọ́run ẹ wọ ọmọ ẹ wọ sísítà kékeré yẹn. Ọlọ́run ló pa kádà rẹ dá o. Bàbá ti kú, ìyá ti kú, ìyá ìyá ti kú. Wọ́n wá dá àwọn ọmọ sí láyà. Ọba tí mọ̀ ń báyàn gbẹ̀rù ó sì bá gbé kan yìí. Gbogbo ẹ̀yin mọ̀mọ́ bàbá ẹ̀ dìde. Olúwa mọ̀ pa mí fáwọn ọmọ mi. Ẹ̀yin ọmọ ẹ gbàdúrà mọ̀ pa ìyá mi fún mi. Nígbà tí ìyá tàbí bàbá bá lọ, ìrìn àjò máa sì le àfi tàánú bàbá dá sí. Sọ wáyé gbogbo ẹ̀yin tẹ̀ ní bàbá tàbí ìyá wà wá mọ̀ kígbe. Àánú bá ń dá sí. Àánú bá ń dá sí. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run níbi ọba dúró sí. Olúwa mọ̀ pa ìyá mi lẹ́kùn. Mọ̀ pa ìyá mi, mọ̀ gbà ìyá mi lọ́wọ́ mi báyìí. Mọ̀ gbà bàbá mi lọ́wọ́ mi báyìí. Kápẹ́ wọn ti wá gbà mọ̀ kígbe. Olúwa bá mi dá sọ́rọ̀ mi jẹ́ èèyàn láyé. Ẹ mú ìka tó gùn jù náà wọ̀ yín. Ẹ fi kan àwùjẹ yín. Ìyẹn ni pé the longest finger. Wá fi touch it. Just use that to touch your forehead. Fi kan iwájú orí rẹ̀ báyìí. Mọ̀ pàṣẹ àmì ẹ̀ràn lọ́wọ́ kò bọ́ sí ọ lára. In the name of Jesus Christ. Mo ń lọ sórí YouTube láàárọ̀ yìí, Ọ̀dẹ́kúnlé Epaphras. Ẹ bá mi gbé iyọ̀ ní aago mẹ́fà àbọ̀. Àwọn èèyàn ń gbàdúrà sá. Lórí YouTube ní aago mẹ́fà àbọ̀, Facebook àti TikTok. À ń dán bẹ̀bẹ̀ wò. A bẹ̀rẹ̀ sí lo iyọ̀ yẹn láìpẹ́. A sá ń gbàdúrà sílẹ̀. A fẹ́ gbé Ọlọ́run dìde náà ni. And mo fẹ́ fi gbogbo ẹnu sọ báyìí pé ní ọjọ́ Sunday, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ ní àǹfààní láti máa gbóhùn mi. Pẹ́pẹ́ yọ ọ̀pọ̀ mọ́ ó ní àṣekágbá ọjọ́ ìbí wòlé Ọ̀dẹ́kúnlé Epaphras.